Tá sé be géisi le réidir an lifacéit sé an cair. Is é seán seo chur agus tá sé be géisi fao láthair le Santos Jr. le Ngrí Banza Mama agus rubh sin bhí William Anyabor le Anything You Sow agus ag tús an cuid sin bhí Shabazz Palaces Níl anam an éan agam fa láthair. Ach níl ach uchnéim nó mé fácha agam libh, so sin é a chuirde be méráis am mórte thugann, so gur maithagah a lé asocht éisteach gléchamach gach duine a bhí a géisteucht agus slán. Mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama